0: inji malami, gaba ɗaya ba amfani, komai ba shi da amfani. Wace riba ce mutum yake samu daga wahalar da yake fama a duniya? Zamanai sukan zo, zamanai su wuce, amma duniya tana nan har abada. Rana takan fito, rana ta kuma faɗi, ta kuma gaggauta zuwa inda takan fito. Iska takan hura zuwa kudu, ta kuma juya zuwa arewa, ta yi ta kewayawa, ta yi ta koma inda take fitowa. Dukan rafuffuka sukan gangara zuwa teku, duk da haka teku baya cika. Daga inda rafuffukan suke fitowa, a can suke komawa kuma. Dukan abubuwa suna kawo gajiya, gaban magana. Ido baya gajiya da gani, haka ma kunne ya ƙoshi da ji. Abin da ya taɓa kasancewa zai sake kasancewa, abin da aka yi za a sake yi kuma. Babu wani abu sabo a duniya, akwai wani abin da za a ce duba ga wani abu sabo? Abin yana nan tun da can, ya kasance kafin lokacinmu. Ba a tunawa da mutanen da, haka su ma da ba a haifa ba tukuna. Waɗanda za su biyo bayansu ba za a tuna da su ba. Hikima ba ta da amfani. Ni malami, sarki ne bisa Isra’ila a Urushalima. Na ɗauri aniyata in gwada don in bincika ta wurin hikima dukan abin da ake yi a duniya. Kaya mai nauyi ne Allah ya ɗora a kan mutane. Na ga dukan abubuwan da ake yi a duniya, dukansu ba su da amfani, nauyin iska ne kawai. Abin da yake tanƙwararre ba zai miƙu ba, ba za a kuma iya kidaya abin da ba shi ba. Na yi tunani a raina na ce, duba, na yi girma, na kuma ƙaru da hikima fiye da duk wanda ya taɓa mulki a bisa Urushalima kafin ni. Na ɗanɗana hikima mai yawa da kuma ilimi. Sa’an nan na ɗaura aniyata ga fahimtar hikima, in kuma san bambanci tsakanin hauka da wauta, amma na koyi cewa wannan ma nauyin iska ne kawai. Gama yawan hikima yakan kawo yawan baƙin ciki, yawan sani, yawan ɓacin rai. Mai hadisi Sura 2. Jin daɗi ba shi da amfani. Na ce wa kaina, zan gwada ka da jin daɗi don in ga abin da yake da kyau, amma wannan ma ya zama ba amfani. Sai na ce, dariya hauka shi, kuma mai jin daɗi yake kawowa? Na yi ƙoƙari in sa raina ya yi farin ciki da ruwan inabi, in kuma rungumi wauta, hankalina kuma yana yi mini jagora da hikima. Na so in ga abin da yake da daraja ga mutane a duniya a ’yan kwanakinsu. Na yi ayyuka masu girma, na gina gidaje wa kaina, na kuma shuka gonakin inabi, na yi lambuna da wuraren shaƙatawa, na shuka itatuwa masu ’ya’ya iri-iri a cikinsu, na yi tankuna don in yi banruwan kurmin itatuwa, na sayi bayi mata da maza, ina kuma da waɗansu bayin da aka haifa a gidana. Ina da garkunan shanu da na tumaki da na awaki fiye da duk wanda ya taɓa zama a Urushalima kafin ni. Na tara wa kaina azurfa da zinariya, ina da ma’ajin sarakuna da yankuna. Na samo wa kaina mawaka mata da maza, da dukkan irin matan da kowane namiji zai so. Na kasaita fiye da kowane mutumin da ya riga ni zama a Urushalima. Cikin dukkan wannan, hikimata ba ta rabu da ni ba. Ban hana kaina duk wani abin da ido na yayi sha'awarsa ba. Ban hana zuciyata wani jin daɗi ba. Zuciyata ta yi murna da dukkan aikina. Wannan kuwa shi ne ladan dukkan famata. Duk da haka, sa'ad da na duba dukkan aikin hannuwana da abin da na yi fama don in samu, sai komai ya zama ba shi da amfani, naushin iska ne kawai, babu wata riba a duniya. Hikima da wauta ba su da amfani. Sai na juya ga tunanina don in lura da hikima da kuma hauka da wauta. Me ya rage wa magajin sarki ya yi fiye da abin da aka riga aka yi? Na ga cewa hikima ta fi wauta, kamar yadda haske ya fi duhu. Mai hikima ya san inda ya nufa, wawa kuwa yana tafiya a cikin duhu. Amma sai na gane cewa ƙaddara ɗaya ce take samunsu. Sai na yi tunani a zuciyata, ƙaddarar wawa za ta same ni nima, wace riba ce hikimata za ta jawo mini? Na ce a zuciyata, wannan ma ba shi da amfani, gama ba za a ƙara tunawa da mai hikima ko wawa ba. Nan gaba za a manta da su, yadda wawa zai mutu, haka mai hikima fama ba ta da amfani. Don haka na ƙi jinin rayuwa, gama aikin da ake yi a duniya yana ɓata mini rai. Dukan abin da yake cikinta kuwa ba shi da amfani, naushin iska ne kawai. Na ƙi jinin dukan abubuwan da na yi wahala ina yi a duniya, gama dole in bar su wa na bayana. Wa ya sani ko zai zama mai hikima ko kuma wawa? Duk da haka zai mallaki dukkan aikin da na yi da ƙoƙarina da kuma dabarata a duniya. Wannan ma ba shi da amfani. Saboda haka zuciyata ta fara karaya a kan dukkan faman aikina a duniya. Gama mutum zai yi aikinsa da dukkan hikimarsa, da saninsa, da gwanintarsa, sa'an nan dole ya bar dukkan abin da ya mallaka ga wani wanda bai yi wahalar komai a ciki ba. Wannan ma ba shi da amfani. Hasara ce mai yawa. Me mutum zai samu daga aikin da ya yi duka, da irin ɗawainiyar da ya sha a kan yin aikin a duniya? Dukan kwanakinsa, aikinsa damuwa ce da ɓacin zuciya, ko da dare ma hankalinsa ba a kwance yake ba. Wannan ma ba shi da amfani. Ba abin da mutum zai yi da ya fi ya ci, ya sha, ya ji wa ransa daɗi daga aikinsa. Na lura cewa wannan ma ya fito daga hannun Allah ne, gama in ba tare da shi ba, wa zai iya ci, ya sha, ya kuma ji daɗi? Ga wanda ya gamshe shi, Allah yakan ba da hikima, da sani, da farin ciki, amma ga mai zunubi, yakan ba shi aikin tarawa da ajiyar dukiya domin ya miƙa wa wanda ya gamshi Allah. Wannan ma ba shi da amfani, naushin iska ne kawai. Mai hadishi Sura 3. Lokaci domin kowanne abu. Akwai lokaci domin kowanne abu, da kuma lokaci domin kowanne aiki a duniya, lokacin haihuwa da lokacin mutuwa, lokacin shuki da lokacin tumbukewa, lokacin kisa da lokacin warkarwa, lokacin rushewa da lokacin ginawa, lokacin kuka da lokacin dariya, lokacin makoki da lokacin rawa, lokacin warwatsa duwatsu da lokacin tara su, lokacin runguma da lokacin dainawa, lokacin nema da lokacin fidda zuciya, lokacin ajiyewa da lokacin zubarwa, lokacin yagewa da lokacin dinkewa, lokacin yin shiru da lokacin magana, lokacin ƙauna da lokacin ƙiyayya, lokacin yaƙi da lokacin salama. Wace riba ce ma’aikaci yake da ita saboda wahalarsa? Na ga nawayar da Allah ya ɗora a kan mutane, ya yi kowane abu da kyau a lokacinsa, ya kuma sa matuƙa a zukatan mutane, duk da haka sun kasa gane abin da Allah ya yi daga farko zuwa ƙarshe. Na san ba abin da ya fi wa mutane kyau fiye da su ji daɗi su kuma yi alheri yayin da suke da rai, cewa kowa ya ci, ya sha, ya kuma ji daɗi cikin dukkan aikinsa. Wannan kyautar Allah ce, na san cewa duk abin da Allah ya yi zai dawwama har abada, ba abin da za a ƙara ko a rage. Allah ya yi haka domin mutane su girmama shi, duk abin da yana nan ya taɓa kasancewa, kuma abin da zai kasance ya taɓa kasancewa. Allah kuma zai nemi bayanin abubuwan da suka wuce.
1: Amin. Kash, wannan shi ne iyakar lokacin da muke da shi na gabatar da wannan karatu. Za mu ci gaba a zama na gaba daga sura ta uku aya ta 16. Ina fata kama Allah ta ciyar da ranka. Na gode da ka kasance tare da mu. Ka wuni lafiya cike da albarka.
2: This will be read in Yoruba.
3: Iwe oniwasu. Ori ikini. Asan ni ile aye. Oro oniwasu. Omo Dafidi ti o joba ni Jerusalemu. Asan inu asan. Oniwasu na wi pe asan inu asan. Gbogbo re asan ni. Ere ki le eniyan je ninu gbogbo lala re ti o se labe orun. Iran kan lo. Iran miran si bo. Sugbon aye duro titi lai. Orun pelu la. Orun si wo. O si ara lo si ipo re nibi ti o ti la. Afefe n fe lo si ha gusu. A si yi pada si ha ariwa. O si n lo si yin sohun titi. Afefe si tun pada gege nipa ayika re. Odo gbogbo ni san sinu okun. Sugbon okun kokun. Nibi ti awon odo ti n san wa. Nibe ni won si tun pada lo. Oro gbogbo koto. Eniyan ko le so. Iran ki su oju. Be le ti ki kun fun gbigbo. Ohun ti o wa. Oni yo si wa. Ati eyi ti a ti se le eyi ti a o se. Ko si ohun titun labe oorun. Ohun kan wa nipa eyi ti a wi pe. Wo. Titun le yi. O ti wa na nigba atijo. Ti o ti wa saju wa. Ko si iranti ohun isaju. Be ni iranti ki yo si fun ohun ikeyin ti nbo. Lodo awon ti nbo ni igba ikeyin. Emi oni wasu joba lori Israeli ni Jerusalemu. Mo si fi ayami si ati se aferi ohun ati wadi ogbon ni ti ohun gbogbo ti a n se labe orun. Laala kikan yi li Olorun fi fun awon omo eniyan lati se laala ninu re. Mo ti ri ise gbogbo ti a n se labe orun. Si kiyesi asan ni gbogbo re ati imulemofo. Eyi ti o wo a ko le mu to. Ati ye abuku, a ko le ka. Mo si ba aya ara mi soro wipe, kíyè sí i, mo lé ọgbọ́n ńlá, mo sì fi kún ojú gbogbo wọn lọ tí ó ti ṣáájú mi ní Jerusalemu. Àyà mi sì rí ohun púpọ̀ ńlá ní ti ọgbọ́n àti ti ìmọ̀. Nígbà tí mo fi àyà mi sí àti mọ ọgbọ́n, àti láti mọ ìsinmi àti ìwèrè, nígbà náà ni mo mọ̀ pé èyí pẹ̀lú jẹ́ ìmúlẹ̀mófo. Nítorí pé nínú ọgbọ́n púpọ̀ ni ìbìnújẹ́ púpọ̀ wà, ẹni tí ó ti ń sọ ìmọ̀ di púpọ̀, ó ń sọ ìkáàánú di púpọ̀. Oníwàásù, orí kejì. Èmi wí nínú mi pé, wá ná. Èmi ó fi rí ayọ̀ dán ọ wò. Nítorí náà, máa jẹ afẹ́, sì kíyèsí, asán lè yí pẹ̀lú. Èmi wí fún ẹ̀rín pé, ìwèrè ni ọ́, àti fún rí ayọ̀ pé kí lè òun ṣe. Mo rò nínú àyà mi láti fi ọtí wáìnì mú ara mi lé. Ṣùgbọ́n èmi ń fi ọgbọ́n tọ́ àyà mi. Òun àti fi ọwọ́ lé ìwèrè, títí èmi ó fi rí ohun tí ó dára fún ọmọ ènìyàn, tí wọn ìbá máa ṣe lábẹ́ ọ̀run ní iye ọjọ́ ayé wọn gbogbo. Mo ṣe iṣẹ́ ńlá fún ara mi, mo kọ́ ilé púpọ̀ fún ara mi, mo gbin ọgbà jàrà fún ara mi, mo ṣe ọgbà àti àgbàlá dáradára fún ara mi, mo sì gbin igi onírúurú èso sínú wọn, mo ṣe adágún púpọ̀. Láti máa bomi láti inú wọn sí igbó tí ó mú igi jáde wá. Mo ní ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin. Mo sì ní ìbílé. Mo sì ní ìní agbo màálù àti àgùntàn ńláńlá ju gbogbo àwọn tí ó wà ní Jerusalemu ṣáájú mi. Mo sì kó fàdákà àti wúrajọ àti ìṣúra ti ọba àti ti ìgbèríko. Mo ní àwọn olórin ọkùnrin àti olórin obìnrin. Àti dídùn inú ọmọ ènìyàn, aya àti obìnrin púpọ̀. Bẹ́ẹ̀ ni mo tóbi. Mo sì pọ̀ sí ju gbogbo àwọn tí ó wà ṣáájú mi ní Jerusalemu. Ọgbọ́n mi sì ń bẹ pẹ̀lú mi. Ohunkóhun tí ojú mi fẹ́, èmi kò pa á mọ́ fún wọn. Èmi kò sì du àyà mi lé ohun ayọ̀ kan. Nítorí tí àyà mi yọ̀ nínú iṣẹ́ mi gbogbo, èyí sì ní ìpín mi láti inú gbogbo làálàá mi. Nígbà tí mo wo gbogbo iṣẹ́ tí ọwọ́ mi ṣe, àti làálàá tí mo ṣe làálàá láti ṣe, sì kíyèsí, asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀mófo, kò sì sí èrè kan lábẹ́ oòrùn. Mo sì yí ara mi padà láti wo ọgbọ́n, àti ìsinmi àti ìwèrè. Nítorí pé kí ni ọkùnrin náà ti ń bọ̀ lẹ́yìn ọba yóò lè ṣe, èyí tí a ti ṣetán nígbà ni yóò ṣe. Ìgbà náà ni mo rí pé ọgbọ́n ta wèrè yọ, tó ìwọ̀n bí ìmọ́lẹ̀ ti ta òkùnkùn yọ. Ojú ọlọgbọ́n bẹ lé orí rẹ̀. Ṣùgbọ́n aṣiwèrè rìn ìlú òkùnkùn. Èmi ti kálá mi sì mọ̀ pẹ̀lú pé ìṣe kan náà li ó ń ṣe gbogbo wọn. Ìgbà náà ni mo wí lé àyà mi pé bí ó ti ń ṣe sí aṣiwèrè, bẹ́ẹ̀ ni ó sì ń ṣe sí èmi ti kálá mi. Nítorí kí ni èmi sì ṣe gbọ́n jù? Ìgbà náà ni mo wí lé ọkàn mi pé asán lè yí pẹ̀lú. Nítorí pé ìrántí kò sí fún ọlọ́gbọ́n pẹ̀lú aṣiwèrè láéláé. Kí a wò pé, bí àkókò tí ó kọjá, bẹ́ẹ̀ lé ọjọ́ ti ń bọ̀, a ó gbàgbé gbogbo rẹ̀, ọlọ́gbọ́n a ṣe ń kú bí a ṣe wèrè. Nítorí náà mo kórìíra ìwà láyé, nítorí pé iṣẹ́ tí a ṣe lábẹ́ oòrùn, ìbí ni fún mi, nítorí pé asán ni gbogbo rẹ̀, àti ìmúlẹ̀mófo. Nítòótọ́ mo kórìíra gbogbo làálàá mi tí mo ṣe lábẹ́ oòrùn, nítorí tí èmi ó fi sílẹ̀ fún ènìyàn tí ń bọ̀ lẹ́yìn mi. Ta ni ó sì mọ̀ bí ọlọ́gbọ́n ni yóò ṣe tàbí aṣiwèrè? Síbẹ̀, òun ni yóò ṣe olórí iṣẹ́ mi gbogbo nínú èyí tí mo ṣe làálàá, àti nínú èyí tí mo fi ara mi hàn lé ọlọ́gbọ́n lábẹ́ oòrùn. Asán lè yí pẹ̀lú. Nítorí náà mo kiri lọ láti mú àyà mi ṣí kúrò nínú gbogbo làálàá mi tí mo ṣe lábẹ́ oòrùn. Nítorí tí ènìyàn kan bẹ, iṣẹ́ ẹni tí ó wà lé ọgbọ́n àti ní ìmọ̀. Àti ní ìṣe déédé. Síbẹ̀, ẹni tí kò ṣe làálàá nínú rẹ̀, ni yóò fi sílẹ̀ fún ní ìpín rẹ̀. Èyí pẹ̀lú asán ni, àti ibi ńláńlá. Nítorí pé kí ni ènìyàn ní nínú gbogbo làálàá rẹ̀, tí ó fi ń ṣe làálàá lábẹ́ oòrùn. Nítorí pé ọjọ́ rẹ̀ gbogbo, ìkáàánú ni, àti iṣẹ́ rẹ̀, ìbìnújẹ́. Nítòótọ́, àyà rẹ̀ kò sinmi lóru. Ìyí pẹ̀lú asán ni. ko si ohun ti o dara fun eniyan ju ki o je ki o si mu ati ki o mu okan re jadun ohun rere ninu laala re eyi ni mo ri pelu pe lati owo olorun wa ni nitori pe ta li o le jeun tabi ta ni pelu ti o le ma dun ju mi lo nitori pe olorun fun eniyan ti o to li oju re le ogbon ati imo ati ayo sugbon elese le o fi ise fun lati ma kojo ati lati ma tojo ki ohun ki o le ma fi fun eni rere ni waju olorun iyi pelu asan ni ati imule mo fu oniwaasu ori keta olukuluku ohun li akoko wa fun ati igba fun ise gbogbo labe orun igba bibi ni ati igba kiku igba gbegbin ati igba kika ohun ti agbin igba pipa ati igba imularada igba wiwo lule ati igba kiko igba sisokun ati igba rirerin igba sisofo ati igba jijo igba kiko okuta danu ati igba kiko okuta jo igba fifowo koni mora ati igba fifa seyin ni fifowo koni mora igba wiwari ati igba sisonu igba pipamo ati igba sisati igba fifaya ati igba riran igba didake ati igba fifohun igba fife ati igba kikorira igba ogun ati igba alafia ere kili eni tin sise ni ninu iti o nse laala mo ti ri ise ti olorun fi fun awon omo eniyan lati ma sise ninu re o ti se ohun gbogbo dara dara ni igba ti re pelu pelu o fi aye aye si won li aya bẹ́ẹ̀ li ẹnìkan kò lè rí ìdíṣẹ́ náà tí ọlọ́run ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ títí dé òpin. Èmi mọ̀ pé kò sí rere nínú wọn. Bí kò ṣe kí ènìyàn kí ó máa yọ̀, kí ó sì máa ṣe rere ilé àyà rẹ̀. Àti pẹ̀lú, kí olùkúlùkù ènìyàn, kí ó máa jẹ kí ó sì máa mú, kí ó sì máa jádun gbogbo làálàá rẹ̀. Ẹ̀bùn Ọlọ́run ni. Èmi mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run ṣe yóò wà láéláé. A kò lè fi nǹkan kún un, bẹ́ẹ̀ ni a kò lè mú nǹkan kúrò nínú rẹ̀. Ọlọ́run sì ṣe èyí kí ènìyàn kí ó lè máa bẹ̀rù rẹ̀. Ohun tí ó ti wà rí ń bẹ nísinsìnyí, àti èyí tí yóò sì wà